kunkun lára mi tí mo fi ń ṣiṣẹ́ bí erin tí mo ń jẹ́jẹ́ lírí. A people notice that you go to work every day. Àwọn èèyàn rí yín ṣàtẹ̀ ń lọ ibi iṣẹ́ lójoojúmọ́, bọ̀ ń bẹ̀ bá tún dé náà oúnjẹ ìkáàánú ni. Onílọ́jú àánú.